mọ́. Ìlà tó ní sọ́tọ̀ rẹ̀ nù. Gògó ta sẹ̀ ní à ló sòwúyò mi rè ayé ń ṣì rà. Jẹ́ sẹ́mẹ̀ ní àwọn yìí rà ń pa. Let your boy.